Àríkà kí n pè ṣàkó ọjọ́ ìní ọjọ́ pàtàkì tí ọlọ́run tó fún wa láti ìlú àtàrà fẹ́ràn ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojú ọ̀kẹ́rìndínlógún nínú oṣù òkúdù ọdún 2024 láti lè ṣe rédíò pàtàkì ní ẹgbẹ́ nelson àtijọ́ tó níyì aago mẹ́ta tí kò bí ìṣẹ́jú mẹ́rìnlá ní àdúgbò bànìkà nínú paraku ní kúkúrú àti ọ̀sán yìí wọ́n ń jẹ́ àti ń lọ nípa pé kì í a ṣí àlá láàrin ilẹ̀ benin àti ilẹ̀ togo irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ó ń jáde lẹ́nu gbogbo àwọn ọmọ ìlú ilẹ̀ benin pàtàkì láti wòye nípa gẹ́gẹ́ bí nǹkan náà ṣe lọ jẹ́ láàrin àwọn ọ̀mọ̀wé pàtàkì nínú ètò ẹ̀kọ́ àwọn alákọ̀ọ́kọ́ wọn ti ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa rẹ̀ àwọn àgbà bẹ́ẹ̀ tí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ká sọ fún wa pé nípa àwọn gbígbé nínú àwọn ilé ìwòsàn àwọn ìṣòro lọ́kan ọ̀jọ̀kan kì í ṣe nǹkan tí ó mú ayọ̀ wá kí ni ohun tí ó ṣẹlẹ̀ àwọn máa gbọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àtúntò sọ fún wa pé lẹ́yìn tí ọ̀kan láàrin àwọn ọlọ́pàá kan tí ó jáwọ́ ọ̀kan láàrin àwọn tó yẹ pé wọ́n jẹ́ ẹni tí wọ́n hu ìwà ìpáláyà tó jẹ́ pé ó jáwọ́ rẹ̀ ní ilé ẹ̀wọ̀n pẹ̀lú owó ọgọ́rùn-ún márùn-ún tí ó gbà jẹ́ nìyí níwájú ilé ẹjọ́ tí mo tó ìfẹ́ agbára tẹ̀múlẹ̀ àti fi ẹ̀bi tí ó yẹ àti gbé fún báyìí àwọn máa gbọ́ nínú àwọn ìwé wọn ní kúrò àti ọ̀sìn yìí ẹ máa gbọ́. Akínlẹ̀kan sí fún orí ọ̀fẹ́ tí a ní láti gbọ́ àwọn ìròyìn wa láti iléeṣẹ́ rédíò pàtẹ́ǹtì ní ìlú paraku jẹ́ láti bí ọdún mẹ́ta sẹ́yìn wá ní àti ti ilẹ̀kùn àlà láàrin ilẹ̀ benin àti ilẹ̀ togo nípa àwọn awọ̀ àní àwọn ìdààmú ìṣòro tí ó wáyé èyí ò mú kí ọjẹ́ àwọn ìbéèrè lọ́kàn ọ̀jọ̀kan tí ń wáyé tó jẹ́ èrò ọkàn ọ̀pọ̀ láàrin ọmọ ilẹ̀ benin pàtàkì lẹ́yìn àbẹ̀wò tí ààrẹ ilẹ̀ wa rògbòdà yìí ó ṣe lọ ní ìlú niamey eléyìí ó fi ń hàn ní àkókò pẹ̀lú ikọ̀ tí a gbé kalẹ̀ láti ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí ó jẹ́ ìṣòro tí ń bá orílẹ̀-èdè méjì fínra jẹ́ àrípé ní àkókò yìí ó jẹ́ nǹkan tí àwọn kan wọ́n ti ń rò nípa rẹ̀ gẹ́gẹ́ bí ipa rẹ̀ yóò ṣe rí láàrin wọn jẹ́ ọ̀kan láàrin àwọn olùmọ̀ pàtàkì nínú ẹ̀kọ́ ẹnu àti ṣe ilé gbàgede ní àrígbà ní ọjọ́ tí òun tó ṣe àlàyé nínú àwọn àlàyé ó ní kódà ní ọjọ́ tí ò ní kí ẹnì kankan kí a máa láàlàá rẹ̀ pé ọ̀nà èrìn àjò láàrin ìlú kútọ́nù àti ní àmì ní àìpẹ́ yóò jẹ́ nǹkan tó yẹ pé yóò wáyé bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ nítorí pé ó ní àrípé ó jẹ́ ọ̀nà kan tí ó jẹ́ kúkúrú nípa ohun àwọn ọjà ìgbòkègbodò ọjà láti ìlú kútọ́nù fi lọ ní àwọn orílẹ̀-èdè jù tí a nápẹ́ ní sàìlà èyí wàá rí pé nípa ìfèrètí ipò ètò òṣèlú tí ó wáyé pẹ̀lú àbẹ̀wò àbí ohun tí ó ṣe pàtàkì bí abáwò jẹ́ nǹkan tí ilẹ̀ benin pẹ̀lú àwùjọ ẹgbẹ́ orílẹ̀-èdè ìwọ̀ oòrùn áfíríkà àti ilẹ̀ niger sí àwọn orílẹ̀-èdè tí a ń dàpè ní ìjùlọ ọ̀hún jẹ́ kí a sọ fún ẹ pé láti bí lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án tí ààrẹ ilẹ̀ wa ẹni ọwọ́dùmẹ̀rẹ̀ lẹ́yìn ó ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè ilẹ̀ wa jẹ́ àrípé ó ti rin ìrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè wọ̀nyí a sọ fún ẹ pé nígbà tí ó sì dé a ó rí pé ní ẹ̀bà ààrẹ ilẹ̀ niamey ti ṣe tí a ní àrípé kódà wọ́n jókòó ní ẹ̀bà àwọn tí wọ́n sì sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ohun tí ó péye tí ó fún àwọn nìkan ní àwọn èrò rí pé ọkàn bíbalẹ̀ ó gbọ́dọ̀ máa wáyé jẹ́ léyìí ó fi hàn pé nípa rẹ̀ àwọn ọmọ ìlú wọn ti sọ nípa ọ̀rọ̀ yìí ohun tí ó gbọ́dọ̀ wáyé òun náà ni lẹ́yìn ọdún mẹ́ta tí a fi jẹ àwọn ìyà wọ̀nyí ó yẹ kí ayọ̀ àti àlàáfíà kí ó wáyé láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ṣùgbọ́n ẹni tó jẹ́ òmòwé pàtàkì Leandro Gbàgede ó ṣe àlàyé pé ohun mẹ́rin pàtàkì ni a ní láti mọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ ohun àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí afárá láàrin ìlú kútọ́nù àti àwọn ti ilẹ̀ benin pẹ̀lú àwọn orílẹ̀-èdè wọ̀nyí a ó rí pé nígbà tí ó jẹ́ nǹkan tí ó mú pàtàkì nípa ètò ọrọ̀ ajé ó jẹ́ nǹkan bí ilẹ̀ niger ohun tí ó ń fà wá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ benin nínú ìdá ọgọ́rin àbí ìdá ọgọ́rin nínú ọgọ́rùn-ún ní ohun tí ó ń fà nípa pàṣípàrọ̀ nípa ètò ọrọ̀ ajé láàrin orílẹ̀-èdè méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe àlàyé pé bí a bá wò ó a ó rí pé ilẹ̀ niger ó jẹ́ ilẹ̀ kan tó jẹ́ pé gbogbo àwọn ẹrù láti ìlú niamey fi dé kútọ́nù ó lọ bí kìlómẹ́ẹ̀tì ẹgbẹ̀rún kan ṣùgbọ́n pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó kù gẹ́gẹ́ bí
ole de Nigeria ti bebe lo ori pe o tun je nkan ti o nira fun won to je pe ti won ba fe lati se irufe nkan ba won ori pe yo je isoro ki a le fi ku awon iroyin je leyi o fi kan pe pelu abewu ti are ile wa o se lo ni ile niame ile ni je o je nkan ti ayo o ti sumo to si to je pe nipa sisi alana o nkan to je pe gbogbo awon le bene ti o ba le waye ori pe iroru ati ayo ni o je fun enikokan mu ninu itesiwaju mo pe pe ninu ile ejo ti mo to o nfi agbara temule lori ese ni pe to araje ati ipanle ti ni pe create nje ki aso fun pe leyin idajo ti ati se ti akoko aso fun pe ni ojo ti ati se ojumo kedogun osu kefodun ti ewo yi ninu ile ijo ikana leyin ti awon adajo akoko won ti soro si okalarin awon olopa ni akasato ti leyin ti amu enikan ti aro pe oni iwa isekuse ni owo ṣùgbọ́n wọn ni ní abẹ́nu ojúgbọ́ síra pẹ̀lú ẹni yìí tó jẹ́ pé ó gba ọgọ́rùn-ún márùn-ún ní ọwọ́ rẹ̀ láti tú ẹni yìí sílẹ̀ kí ó máa lọ nínú àwọn ìwádìí tí a ṣe àti pé ọlọ́pàá yìí ó lọ nínú àwọn tí ó ṣẹ̀ tí ẹni yìí fi sẹ́ lọ ǹjẹ́ ẹni yìí níwájú adájọ́ àkọ́kọ́ àti pé ẹbí ẹ̀wọ̀n tí a fún ọjọ́ kan tó yẹ pé ó kúrú jù ṣùgbọ́n ní ọjọ́ tí ò ní níwájú ilé ẹjọ́ tí mo tó nínú ìpè tí a ṣe èyí tí a lè pè ní appel ó fi kàn pé ní ọjọ́ tí àná àfún ní ọdún márùn-ún gbáko tí ó ní láti ṣe nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni owó bíi ẹgbẹ̀rún márùn-ún ni owó tí a fún èyí tí ó san fún nípa àwọn ìwà tí ó hù gẹ́gẹ́ bí ohun tí ó wáyé nínú ìtẹ̀síwájú ó jẹ́ ohun pàtàkì fún àwọn tó jẹ́ pé ní gbogbo ìgbà lórí àwọn ẹ̀rọ wa ìbánisọ̀rọ̀ àwọn ìlànà kan bẹ́ẹ̀ a lè sọ pé TikTok bẹ́ẹ̀ lọ́tọ́ pé wọ́n rí pé àwọn kan wọ́n lè mú àwòrán ẹnìkan kí wọ́n sì í ṣe àbí tó jẹ́ pé alùsọ̀rọ̀ òdì pàtàkì fún àwọn òmíràn tó yẹ pé bóyá wọ́n lè kọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí pé ẹni yìí aṣẹ́wó ní ṣe àbí àwọn ìwà kan kí a sọ pé ìwà báyìí àbí kí a sọ pé ó jẹ́ ẹnìkan tó yẹ pé nígbà tí ó ti wà ní ipò kan kó wà ní ìkúnlẹ̀ láti máa bẹ̀bẹ̀ sí àwọn kan nítorí pé kò tún sí ní ipò náà mọ́ ó jẹ́ nǹkan tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ àṣe òfin yìí tí wọ́n mú jáde wọ́n ti fi àwọn ìkìlọ̀ tí ó yẹ pàtàkì wá sínú nǹkan bẹ́ẹ̀ ǹjẹ́ a sọ fún yín pé ẹnikẹ́ni tó jẹ́ pé ó bá hu irú ìwà bẹ́ẹ̀ lórí àwọn ẹ̀rọ wọ̀nyí kí ó ṣe àwọn àwòrán tí kò yà àbí kí ó sọ ìsọkísọ sí àwọn ènìyàn yìí tí kò tọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ti sọ fún wa ó fi hàn pé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ní kódà ilé ẹ̀wọ̀n òǹdúró lè wọ́n ọ̀lẹ́nìà ó lè ṣe bíi ọdún méjì gbáko ní ilé ẹ̀wọ̀n tí ó tún san owó lẹ́yìn àwọn ẹ̀wọ̀n tí ó ṣe a sì sọ pé ní ọjọ́ tí ò ní irú ìwà bẹ́ẹ̀ ó ti ń dọ́pọ̀ àní wọ́n ní gbogbo ń wọ́pọ̀ láwùjọ àwọn ènìyàn ìyẹn láti jẹ́ kí ẹni tí òfin kò bá sí ẹsẹ̀ ò ní sí ǹjẹ́ kí a lè ṣe àlàyé fún àwọn tó yẹ pé wọ́n tún hu irúfẹ́ ìwà báwọn ní ó yẹ ọ̀rọ̀ yìí kí a ta sí wọn ní etí pé irú nǹkan báwọn ní kì í ṣe nǹkan tó yẹ pé a fọwọ́ sí ní ilẹ̀ benin ẹnikẹ́ni tí ó bá tàpá sí òfin tó bá rì ní ọ̀nà tí kò yẹ olóòdì sí òfin ìyàrí pé ẹni yìí ó gbọ́dọ̀ ní gbọ́dọ̀ rí ìbáwí láti ọwọ́ ilé ẹjọ́ ǹjẹ́ ó jẹ́ ohun kan tí a kíyèsí pàtàkì tí a láti sọ fún àwòká bẹ́ẹ̀ nípa ti ètò ìdánwò báàkì tí ń wáyé lọ́lọ́ a sọ fún yín pé ọjọ́ àná ni wọ́n bẹ̀rẹ̀ ìdánwò báàkì yìí alọ nínú iléèwé gíga tí alápè ní iléeṣẹ́ mọ̀tòkè láti ṣe àbójútó ká ṣe ìwádìí gẹ́gẹ́ bí iṣẹ́ náà ṣe lọ ǹjẹ́ ẹni tí ó jẹ́ olùdarí tí ń bójútó ètò ìdánwò náà ní iléèwé náà tí alápè ní supervisor ní yàrá tí ń ṣe rodrigo diogo ní ẹ̀ náà tí arígbà gẹ́gẹ́ bí àwọn àlàyé tí ó ṣe ó ní kò sí ìṣòro kan jù bẹ́ẹ̀ náà lọ nínú iléèwé yìí nínú ètí òun jẹ́ olùdarí rẹ̀ ó sọ fún ẹ pé àwọn ọmọ iléèwé àbí àwọn tó yẹ pé a yàn láti ṣe àbójútó àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí alápè síbẹ̀ gbogbo rẹ̀ wọ́n ṣe déédéé nínú ètò náà gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ jẹ́ àwọn tí wọ́n kọ orúkọ sí láti ṣe ìdánwò nínú iléèwé tí ń ṣe ṣéṣe àbí ilé ìsinmi àti wíkẹ wọn jẹgẹ bí ẹgbẹ̀rin ó dín méjìdínlógún ẹgbẹ̀rin ènìyàn ó dín méjìdínlógún gẹgẹ bí a ṣe ṣe àlàyé ǹjẹ́ a sọ fún yín pé àwọn ọkùnrin ó jẹ́ ìdá mẹ́rìndínlọ́gọ́rùn-ún ẹ̀sùn mẹ́rìnléníàádọ́ta àwọn obìnrin ó jẹ́ ìdá
meridini ogorun esun metalini adota to je pe awon ti won fi oruko sile niyan e wa se alaye pe ohun isoro ti awon le ni odun biri kan to je pe ninu kiko abi nipa eto yi a ri pe bi pe ara re se pe o fadi e lese kese ngba ti asi ni awon ilewosan won ti gbe lo ti won ti se itoju re je o si wa pada lati bere eto idanwo yi ani lati dupe nitori pe ko si ohun yanu kan ninu ohun ti o sele waye je o je oroko ti o se pataki ninu ile eko akobare abi ile giga ti se lise matubuke bege ni atun tesi waju adugbo won siruga lohun koda o je isoro ti awon ara adugbo yi gbegbe won ise si won ojo kan ti onira fun pataki ohun ti o kan ona omi ina marimana ojo kan ti o nse inira fun asilo lati fojugani bawo ni eto lan se nlo nje awon ti ari koda won se alaye bi nkan na se lati si serafin okumasu o so fun pe koda bi ya ba fe lati de ni adugbo na agbara kankan ni nitori pe ko si ona ti a le fi wa be papa julo ile eko ti o ba se ti ile eko akobere ni awon ni gbogbo awon ibi ti o jege bi omi ina marimana ko si onka ti a le ri nje ni ojo ti o ni ojo onka ti o je inira fun awon ara adugbo na bege nipa ti eko awon omo koda o ni gbogbo re inira lo je fun awon je won nke si awon alase lati wa ni iranlowo e ba ti se lasa tokuru ti o je alase adugbo won siru oni ona papa awon gba ti abi ni oro oni kola gege bi eni to ti soro kankan na lo je isoro ti awon ni ni adugbo na o si ni awon alase ilu paku won so pe ki awon ko iwe won ti se iwe gbogbo to je isoro ti awon ba pade won ti fi so sugbon sibe aye pada kan o ti de wa won ti gbe lo fun won sugbon won ti da wo lo bayi be ke ni iru awon itoju ti o ye ninu awon ile owosan ni le bene o je nkan ti o gba irori si gege bi iwade ti waye lati owo awokan to pe won se won ni imo nipa nkan yi Claude Olisa ti arigba ni ojo ti oni o se alaye gege bi pe ninu awon ile iwosan ohun ti o je pataki ni pe ti e ba debe akoko ohun na ni ile igbose oni ti e ba de ti ba wo ibomiran awon kan to pe won ti wa ni igberiko ti won lo irufe ile igbose yi ti won ba debe ti e ba wo ojo kan ti o je nira fun je ki nu to se o je ki a se abi ki a se idanleko lati so fun ti won ni lati se bege ni awon ohun ibusun won ti a de pe ni matila oni ni igba kan koda gbogbo re bi e ba wo koda ti a ba so pe ki a su sinu re o je inira sugbon ohun ti a ni lati se o je ki awon ileiwosan yi ki won darapo mo awon oniroyin ki won ma se alaye ni ekunrere fun gbogbo awon omo ilu ki won le mo irufe anfani ti won lati je nigba ti won de inu ileiwosan ohun kan ti eni wa ti n se Claude Olisa o se ninu oso ninu awon re ni gbogbo te gba mo so fun pe ero wa ti ojo ti oni ju bayi lo ohun ti o se patani ki a so fun pe ni akoko yi je nipa alalari le bena ti le ni je ti o wa ni titi awon kan won ti ni ero pe koda ni aipe a o se nje omo ojogbon le ani gbagidi ti o je oga oluko ni pataki ni university Tobago ni o se alaye fun papa jula tun soro gege bi igbe awon aye awon ti won lo ninu awon lewusa isoro ti won ba pade asale nipa re bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ti ọlọ́pàá ti ó jábọ̀ kan láàrin àwọn ọ̀daràn tó ẹgbẹ́ ẹni ti gba ẹbí ẹ̀wọ̀n ọdún márùn-ún gbàkú a dúpẹ́ fún rẹ̀ fẹ́tẹ́ láti bọ́ọ̀lù yìí láti ẹnu àwé bonikọ ǹjẹ́ ẹnu àti ń ṣe kastero àgbàgá lọ́mọ ètò ẹ̀rọ wa ìpàdé wa ó tún di ọjọ́ àlàmọ́ kí n pé ó dìgbà.

0: tọ lọnu fìdí ọrọ kò jajaja mọjẹ alọpọn lọdọ fún ní bọdọ jílé a tọkọ ìràdí kọyọ èsù pọ lé ṣuṣu tọnu ẹyin bọnà vẹwò alọpọn lọdọ fún níbọ mi mẹyìn ìfìlẹ mi à ń sẹ alọpọn sì hàn ní ó fi dá mẹjì tọ mi tó rẹ ná.
1: èrò tọkọ ìràdí kọ èsù pọ àkọ ìràn ìsúnbọtàn tọ ìhàlò. Emeji tono kho e dadi ko esu podi akho ina esu waton tori de hawa akho ina li pon ka ka ka to kho e dadi vi ko esu podi le wen vi no ni pon no kho e ru hadi vi ko esu
0: asi su bi gbede choku wa ben
1: kuruna da mo ni so kwe che
0: an kan de ran su de ben pon we
1: to kho e dadi ko esu po akoyene hon osun votan to de ha o finino fini de ton kaje finino fini de ton ya o jakolo adi fi hon finino ton ya kaje tanama finino fini no ton ya

pẹ̀lú ètò wa ti àkókò yìí ìkéde kan pàtàkì ǹjẹ́ bàbá wa tí wọ́n ṣe Adékun Isidọ̀ tí a ń dàpè ní Kọ́mátàpẹ̀l jẹ́ wọ́n jẹ́ bàbá ńlá ọmọ wa arábìnrin wa ti orúkọ arábìnrin bí ọdún méjìlá tí wọ́n ṣe ọlọ́mọṣin ìdílé ọlọ́mọṣin ni ṣùgbọ́n ọmọ bàbá wa Adékun Isidọ̀ tí wọ́n jáde nínú ilé wọn láti ibi ìjẹta nìyẹn fi di àkókò yìí obìnrin ni ọdún méjìlá ti a sọ fún ẹ pé nígbà tí ó jáde ẹwù tí ó jẹ gúgù tí a dẹ pé ní rọbọ ó jẹ olómi ewé tí ó mọ nínú olómi ewé àwọn ohun àmì tí a fi sínú ẹwù gẹgẹ bí olómi èsúrú ọmọ yìí sì sọ èdè sábẹ àti òyìnbó jẹ láti jẹta yìí kò tí ì wọlé ẹnikẹni tí ó bá wa ṣe àwárí ọmọ yìí tí ẹ bá ti sún bàbá wa Adékun Isidọ̀ Kọ́mátàpẹ̀l mọ̀mọ́ ìpínlẹ̀ wa lámọ̀ ní òkè tẹ̀mọ̀ lọ́wọ́ ni ọmọbìnrin yẹn ti kúrò nínú ilé bàbá ńlá rẹ̀ tí fìdí àkókò ìyá tí ìbú rẹ̀ bá wa ṣe ìwádìí tí ẹ bá ti lè rí àbí tí ẹ bá ti rí àwọn ọmọ tí ẹ bá ti pè wá ọdún méjìlá obìnrin ni ìdílé ọlọ́mọṣin ń sọ sábẹ́ àti èdè òyìnbó ẹ̀wù tí ó mọ̀ sọ fún pé ó jẹ́ ẹ̀wù gúgù tí a nàpè ní rọ̀ọ̀bà ǹjẹ́ olómi ewé tí ó mọ́jú dáadáa tí a nàpè ní bẹ́ẹ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn àmì tí a fi sínú aṣọ yìí ó jẹ́ olómi èsúrú a dúpẹ́ fún yín ní ọjọ́ tó ní pé ọlọ́run á wà pẹ̀lú yín lágbára tó lù wá a ò ní kábàámọ̀ ayọ̀ ní fún yín bẹ́ẹ̀ni ní ọjọ́ tí ò ní máa sọ fún pé òwe méjì pàtàkì tí a fi sí ìka tó ọwọ́ yín ọ̀nà ni pé bí ènìyàn bá pẹ́ lórí ìgbẹ́ yíyà ìṣiṣike ṣinṣin ni máa ń bá níbi tí ó gbé wà bí ènìyàn bá pẹ́ lórí ìgbẹ́ yíyà ìṣinkéṣi ni mọba àwọn àgbègbè ló ń pa lóò bẹẹ bẹẹ ni ewé kejì wèrèsún bí wèrè bá sún tí ó bá kan ògiri ọwọ kì í tún ká a mọ ó fi hàn pé òwe kò ní yí padà mọ o kí ni ìtumọ àwọn òwe méjèèjì yìí 0 44 70 44 44 0 44 70 44 44 òwe àkọkọ bí ènìyàn bá pẹ lórí ìgbẹ yíyà ìṣinkéṣi ni mọ ń bá a ìkejì ni pé wèrèsún bí wèrè bá sún tí ó bá kan ògiri ọwọ́ kì í ká a mọ́ wo òrùka pé wèrè kò ní yí padà sẹ́yìn mọ́ 0 44 70 44 44 a ó máa retí yín pé ẹni tó ti ẹnu ojoojúmọ́ ayọ̀ yóò jẹ́ ti ní àkókò yìí àti máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni afẹ́ ìdílé bàbá wa Fálétí àti ìdílé tí ìyàwó ìdílé ìyàwó tí wọ́n jẹ́ ìpè tí ọlọ́run jẹ́ ìdílé Fálétí wọ́n fẹ́ láti kí ẹnì kọ̀ọ̀kan wá pàtàkì gbogbo àwa tí a ń bẹ ní àdúgbò títíru àwa tí a ń bẹ ní èdè òkè dàmà àti pàtàkì nílùú paraku lọ́rọ̀kan ọ̀jọ̀kan àwọn tí wọ́n kúrò ní sàbẹ́ àti jùkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jà kí yín o ẹ̀kú àdúró tí ẹ̀kú ìnáwó jẹ́ kí ọlọ́run ẹlẹ́sàn yóò sàn fún ẹlẹ́sàn rere olùwà àbùkù ẹnì kọ̀ọ̀kan yìí o ayọ̀ ayọ̀ ni fún yóò jẹ́ ìdílé Fálétí àti Adébùtẹ́ ni wọ́n ní kí a kí yín pé ẹ̀kú ara fẹ́ra kò ẹ̀sìnkú ìnáwó jẹ́ kí ọlọ́run kí ó gbé ìyáwá sí afẹ́ra kí ìdílé wọ̀nyí pé ẹ̀kú ohun tí owó ọlọ́run ní ṣètò rẹ̀ jẹ́ bàbá sídìkì ajá.

0: bẹ́ẹ̀ni olúwa ní ṣọlá ẹkú rẹ̀ lẹ́ o
1: ẹ̀ka ilé olé tí o tò
0: a dúpẹ́ ìyàwó ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o
1: ẹ̀ṣin
0: o orúkọ yín ìyàwó
1: àti sàtidé ní
0: àná àkó ìlú ẹkú gbà wá ẹ fẹ́ dá sí ìtò wa ọ̀dà àgbọ̀ ẹ̀yìn
1: ẹ̀dí ìyẹ́jì ẹ̀ṣọ́ làkọ́kọ́ sí
0: ẹ̀yìn ẹ fẹ́ ohun tí a sọ ní àkọ́kọ́ bí ènìyàn bá pẹ́ lórí ìgbẹ́ yíyà ìṣinṣinkéṣin ni wọ́n bá
1: ìgbọ́ yé mi mọ́ àwàyé bí òde bí ọjọ́ ní ìsín òde lọ́lẹ̀ náwó
0: òfin
1: ẹ̀wà ń bì náwó ní ẹ̀dẹ̀ ọlẹ́tẹ̀ ẹ̀tẹ́ túká ìgbò túká omi ní ń bọ̀ àbá ẹ̀gbẹ̀.
0: Àbí
1: ìyẹ́dẹ̀ bó yé mi nì.
0: Mo ti yẹ ènìyàn ó dà.
1: Ètò ètò èkejì rẹ̀. Ibo ni ti fù wá mi, ó fù wá mi, sit down, ọ wà báyé mọ̀ sí òun lọ. Ọjọ́ ìkẹ́ wà ya ikú léde ní gbọ́mọ̀tọ̀ nínú owó tán. Àtọ̀níyé ó ní owó òkè náà yé Iyangbuja.
0: Àbí?
1: Bó yé mi mọ́ nì.
0: Ẹ ṣeun. Adúpẹ́ àti gbọ́n ìyàwó ọ̀rọ̀ ká máa tẹ̀síwájú bó ṣe jẹ́ báyìí máa gbọ́ wa ní àkókò yìí o. 0-44-70-44-44.
2: Iṣẹ́ ọwọ́ ọmọ ló mọ̀ jẹ́ ọkọ̀ alájà àdé
0: rà. Alo ẹkú ọ̀lẹ́ o.
3: Ẹkú ọ̀lẹ́ ilé tún.
0: Àlàáfíà fún yín o.
3: Ẹ̀jẹ̀ díẹ̀.
0: Arúgbó ẹ bàbá aláwẹ̀kọ́ nìyẹn.
3: Òun náà ni. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ó dà.
3: Tí ẹ̀yìn bá pẹ́ lérí mi, èsìkèsì ni mo ń gbò.
0: Bẹ́ẹ̀ni lórí ìgbẹ́ yíyà ìkúlé ni ẹ lórí ìrú ìkúlé ni
3: ẹ. Wọ́n dàbí ká pé níbi tí ọ̀dà táwọn èèyàn bá ń rí ọ́n bẹ́ẹ̀. Lọ̀kilọ̀ ni wọ́n fi ń lọ.
0: Àbí tí kò yẹ tí a bá rí ẹ níbẹ̀ ó jẹ́ pé orúkọ tó dáa.
3: Tí wọ́n bá ń rí ọ́n bẹ́ẹ̀, ohun tí ọ̀dà náà ni wọ́n fi lọ. Wèrèsún bí wèrè bá kàgé ọ parí ni mi.
0: Abi.
3: Ó dàbí sẹ́yìn kó ní sùúrù. Táwọn èèyàn ti ń sì wà tí wọ́n ń hù sí ni. Gbogbo ayé mọ̀ pé bàbá yìí ní sùúrù fa. Bàbá sèmi ni ń le gba. Wọ́n láyé níjọ́ tó bá yarí gbogbo èèyàn ọgbà pa lókè fún ni.
0: Abi.
3: Bẹ́ẹ̀ ni. Wèrè kègé ni mi. Kò níbi tí lọ mọ́. Kò gbọ̀dọ̀ mọ́jọ́ ni mi.
0: Ọ̀rọ̀ náà ti dé ọ̀nà fún rẹ̀. Ọ̀rọ̀ fún
3: ènìyàn. Bẹ́ẹ̀ làwọn àgbámọ́ kò wé ni.
0: Àbí? Adúpẹ́ bàbá wa. Ẹ ṣeun o. Ó da. Alo ẹkú ọ̀lẹ́ o.
1: Ẹkú ọ̀lẹ́ o.
0: Adúpẹ́ o bàbá wa. Alo ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀ o. Ṣé kẹ́ni látánu yín o tí ẹ lè fi pè wá ẹ tún sáré kẹ lọ níbi tí wọ́n ń gbéra mo mọ̀ pé bàbá wa mo ń ṣe àní ọjọ́ pé àwọn ní ọjọ́ báyìí wọ́n tún pè wá.
2: Nínú kanji mo délé mo kúrò gbogbo yín pátá o.

bẹ́ẹ̀ ni a fi àkókò yìí gbogbo ìdílé Fálétí, ìdílé Adébútẹ, kí ni ó ẹ̀kú aláfẹ́ra ẹ̀kú bí ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ rẹ̀ ní ìdílé yìí tí ọlọ́run gbà yá wá sí ọ̀dọ̀ rẹ̀ báyìí jẹ́ ìdílé akínyìn ó ọlọ́run àti nínú bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ tí a fi sílẹ̀ ọlọ́run a ṣe aláàbò ẹnì kọ̀ọ̀kan ó lágbára tó lọ ẹ̀mí lábúrò ìdágìrì kò ní bá yín ó kú yìí kò ní débá yín ní àkókò yìí ayọ̀ ní fún yín ní ọjọ́ tí ó ní.

Mẹ́ni akéde le awé alábí bàbá wa alábí lè jẹ́ akínyó ẹ̀kọ́ orílẹ̀ ni ẹ̀mú yín ti ọlọ́run ta ní ọ̀rẹ́ ọ̀dọ́mọkùnrin kékeré kan lágbára tí olúwa ọlọ́run bá wọ́ ọmọ yìí ìyá náà ọlọ́run kò ṣe aláàbò rẹ̀ jẹ́ ìyàwó àjáde fèrèsé akínyín ẹ̀kọ́ bí ọlọ́run ṣe fẹ́ iṣẹ́ rẹ̀ nìyẹn lágbára tí olúwa ọlọ́run bá wọ́ àwọn ọmọ yìí ò ní àwòyè akínyín ayọ̀.

bẹ́ẹ̀ni àwọn láti padà ní ilé iṣẹ́ níbí yìí mo ní àkí bàbá wa eríyàlàbí ṣẹ́kù ewu ọmọ jẹ́ ọmọ wa arábìnrin wa ti ọlọ́run ta ní ọ̀rẹ́ ọ̀dọ́mọkùnrin láǹtí láǹtí nìyẹn jẹ́ kí ọlọ́run bá wo ọmọ yìí jẹ́ ọmọ wa ìdíbì kan nìyẹn orúkọ wọn nìyẹn akínyìn ìyàwó felicite akínyìn àkọ́kọ́ ẹ̀kú ẹ̀kú ewu ọmọ kí ọlọ́run kó bá wo ọmọ yìí ọmọ kékeré ọ̀dọ́mọkùnrin adàgbà lágbára tí olúwa kò ní síṣòro ayọ̀ ni fún yín o.

0: bẹẹni bí a bá rí ọmọ tuntun adìyàrí yọ wà kó jẹ kí a máa yọ láàrin wa ìbànújọ ní jẹ tí wàá wo búburú ní ìṣẹlẹ sí wa gbogbo àwọn níbí lágbára tìlú akérò wa kò káwó ibi náà kò dáa dúró ètò ẹgbẹ àwọn kan bẹ láti máa ṣe búburú fún àwọn ẹlẹ òmíràn kì í ṣe òǹkà tí ọlọrun fẹ nínú ayé ni ọlọrun fẹ pé ìfẹ ni kí a jọ máa lò ká gbé pọ gẹgẹ bí ọmọ ìyá kan náà ṣùgbọn a rí pé bí ayé ṣe ń lọ lágbára tìlú wa wọn ò ní rí agbésẹ ní àkókò yìí ẹ ṣe àmì àdọkẹ fún wọlé o. bẹẹni ìdílé ogunṣọlá akinyin bàbá wa bàbá alhaji yusuf sule papa ajun akinyin o bàbá wa yesufu tijani nkura tọtọ la fi kí ni ọjọ tó ń gbogbo ìdílé alọlá akinyin ìdílé bukọ adupẹ ọlọrun awa pẹlú ẹnì kankan o.
1: àwọn àdìdá fẹ́ máa ṣe ìmọ̀kí ẹ̀ o.

ẹni gbogbo àwọn ìdílé ìyàwó afálétí àti ìdílé kejì ǹjẹ́ akínyin pé ẹ kú rọ́jú bí olúwa ṣe fẹ́ ní ṣètò tẹ ìdílé adébìtẹ́ akínyin pé ẹ kú rọ́jú ọlọ́run ti gbàyàwá sí ọ̀dọ̀ rẹ kí ọlọ́run kò fi gbé sí afẹ́rẹ́ ní ọjọ́ tí ó ní akínyin lẹ́ẹ̀kan sí gbogbo ìdílé àgbòkún akínyin ìdílé tachín gbogbo ìnàkí pé ẹ kú ọjọ́ tí ó ní o.

kú ní gbẹ̀gbẹ́ nítorí pé gbogbo rẹ̀ ó ti mọ̀ pé nígbà tí a ti dé inú ayé a ti kó ẹ̀ṣẹ̀ wọ inú ayé torí pé léyìí ó mú kí ọlọ́run pàápàá ní tirẹ̀ sọ pé kódà ẹnì kọ̀ọ̀kan ká jíhìn iṣẹ́ wa ní iwájú tí ò ní ọjọ́ ọ̀la ohun tí ó ṣe pàtàkì ni pé ká bá iṣẹ́ rere mú ẹnì kọ̀ọ̀kan ní ọwọ́ ìgbé ayé wa ìrìn ẹsẹ̀ wa ìṣe sí wa kójọ kan tí ó bá ọlọ́run mọ̀ tó bá jẹ́ pé àbọ̀ tó kù nínú àwọn ìwà tí inú ọlọ́run dùn sí ká mọ̀ pé nígbà tí ọjọ́ náà bá dé níwájú ìdájọ́ kò sí ẹ náà tí mo jẹ́ olówó mo jẹ́ ọlọ́lá mo jẹ́ ẹni tí ó ń ṣe kàbí mo jẹ́ ẹni tó jẹ́ pé kì í rí ọmọ kejì lójú àròpé ọjọ́ náà bọ̀ tó pé a sọ níwájú tí ó lọ a ò ní sí láàrin wọn ẹsẹ̀ mẹ́ta kan fi wọlé akínrẹ́ kan ti gbọ́ ẹ̀ tí ń gbọ́ alágbára tí ó lọ́wọ́ kò ní jẹ́ tiwa ní àkókò yìí ayọ̀.